0: lórí kìlọ̀ kó bá mi yí ẹ̀ka ìmọ̀lẹ̀ tó má ṣe dòpò mi ní fojú sunkún mi tàbí ẹ̀ ní fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kúnfún tó wá ṣe pátápátá mo ní kí ọdún yìí kó tó dé january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ kò ní ìjọ tẹ́bí ń gbọ́n ìmẹ̀gbà bẹ́ẹ̀ àní torí kodò lórí ẹ̀ òun náà ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?
1: You ain't even saying real like this. Y'all better get on the internet, get on my shit. To see some real niggas, throw bitch ass. Get on YouTube, watch it ass. Vlog, watch it ass. Fuck you, tell me on the couch, TV, watch it ass, man. Stop.